wa mu kuro ile ko wa so ye to ya eko temi dagba si o da pupo ile owo ile owo ni awon agba ni se o de ni fe omo iwe gbogbo en du ile ko ni ounje polopolopo awon ajeji ile polopo na wa lati ilu okere tọ́n gbà rìn wá ń bí tán tẹ̀ ń ṣe dáadáa wọ́n ń ṣòwò wọ́n ń lówó ìlú èkó dùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìdàgbàsókè wà nínú ìlú wa èkó yìí ó ni gbogbo èèyàn máa ń dé sí nítorí ọkọ̀ ńlá ńlá máa ń wà ń bí ẹ̀yìn gbẹ̀tì nílé òwò àwa táwa dẹ̀ jẹ́ ìwé nígbà yẹn wọ́n jẹ́ ká fojú sẹ́kọ̀ọ́ wa gbogbo ìwé tá a bá fẹ́ lò ló bá ṣe ń kọ fún àwọn òbí rìn.

iṣẹ́ lápá. Kálukú dẹ̀ ń ṣe tiẹ̀, ọ̀tán ń ṣiṣẹ́ ìjọba, ọ̀tán ń ṣòwò. Abiyamọ, wọn ní gbogbo ibi tán gbé ń tọ́jú wọn, ìyá àti bàbá wọn mọ nǹkan tó yẹ kọ́ wọn ṣe. Ìdàgbà wọn mọ ewé, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wọn, torí wọ́n mọ̀ pé ọmọ náà ṣì ń bọ̀ wá ṣe ìjọba fún wọn níbí báyìí. Ọlọ́run dẹ́ gbọ́ àdúrà wọn, kọ́lọ́run kó máa gbọ́ àdúrà Èkó. Èkó ò ní bàjẹ́, Èkó á máa dùn náà ni.